Eagle 7 Sport Radio 103.7 FM. Tàbídí kalẹ̀ sílùú Abẹ́òkúta ti ń ṣolúlu ìpínlẹ̀ Ògùn ní orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ má gbàgbé wípé ó ṣì wà ń tà. Ẹ má gbàgbé wípé ó ti gbiná yá. Ẹ má gbàgbé pé ìpele àkọ́kọ́ ti àwọn ìsọ̀rí-sọ̀rí group stage ó ti tẹnubọ epo. Wọ́n ti mú ìpele ẹlẹ́ẹ̀kejì. Wọ́n ti mú o. Ó dẹ̀ ti ń tẹ̀síwájú. Mo láyọ̀ láti sọ di mímọ̀ fún yín. Wípé orílẹ̀-èdè Mexico. Àwọn kan máa pè wọ́n ní Mexico. Àwọn ni orílẹ̀-èdè àkọ́kọ́ tí yóò máa perégedé sí ìpele ikọ̀ ẹlẹ́ni. Méjìlélọ́gbọ̀n. Ẹ má gbàgbé. Ìpín ìrìn-àjò ìdíje ife ẹ̀yẹ àgbáyé yóò máa tẹnubọ epo. Ìgbà wo gan ni? Bẹ́ẹ̀ mo láyọ̀ láti sọ di mímọ̀ fún yín. Ẹ rí pé àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ kan wọ́n ti ṣe bẹ́ẹ̀ wọ́n ti wáyé. Àwọn kan á sì máa ṣe bẹ́ẹ̀ wọ́n á láǹfààní láti máa wáyé. Ní Eagle 7 Sport Radio 103.7 FM. Àwa ń gbé yín débẹ̀ bó ṣe ń lọ. Ní orílẹ̀-èdè Canada, US àti Mexico. Lálẹ́ òní máa jábọ̀ bí gbogbo ìrìn-àjò yẹn ṣe rí láti ìgbà tá a ti gbiná yá. Ẹ má gbàgbé wípé abúlé ife ẹ̀yẹ African World Cup Village ìyẹn náà ń ṣe bẹ́ẹ̀ ń tẹ̀sí ọwọ́ iwájú. Lálẹ́ òní oríṣiríṣi ìròyìn ló bá mi wá sóde. Wọ́n ti gbé jáde o kàṣàgbà. La máa sọ̀rọ̀ nípa ìfẹsẹ̀wọnsẹ̀ lọ́lọ́kọ̀ òjọ̀kan níbi ìdíje EPL English Premier League. Ó ti jáde o. Ta ni ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea fẹ́ kọ́kọ́ kojú? Ta ni ikọ̀ agbábọ́ọ̀lù? Ikọ̀ agbábọ́ọ̀lù wo ni ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal fẹ́ kojú? Mo rántí pé Newcastle a máa kojú ikọ̀ agbábọ́ọ̀lù Liverpool. Fulham. Àwọn náà yóò máa kojú ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea. Àwọn ti Manchester United a lọ fẹ́ kojú. Àwọn ti Arsenal. Ikọ̀ agbábọ́ọ̀lù wo gangan lọ fẹ́ kojú? Ẹ má gbàgbé pé àwọn ikọ̀ agbábọ́ọ̀lù tuntun tí wọ́n ṣẹ̀dé àwọn náà ti mọ ẹni tí wọ́n fẹ́ kojú. Ta bá sọ̀rọ̀ nípa ìdíje English Premier League, Coventry City, Ipswich Town, Hull City. Àwọn ikọ̀ agbábọ́ọ̀lù ṣẹ̀ṣẹ̀ dé sínú ìdíje English Premier League. Báwọn náà, báwo ni wọ́n ṣe fẹ́ kojú ara wọn? Lágbo àwọn abẹ̀ṣẹ́kù bí òjò. Anthony Joshua ti tọwọ́ bọ ìwé. Ìwé àdéhùn fún iléeṣẹ́ ìpolongo kan. Iléeṣẹ́ yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀. Wọ́n ti ní àwọn èèyàn bíi Robert Lewandowski. Jose Mourinho. Wọ́n ti ní wọn ní ìkalẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Àwọn agbábọ̀lù kan nínú ikọ̀ agbábọ̀lù Manchester United náà wọ́n ti wà nínú iléeṣẹ́ yìí gẹ́gẹ́ bí aṣojú wọn. Ambassador on Mummy. Ní báyìí, Anthony Joshua Abẹ̀ṣẹ́kù bí òjò ọmọ orílẹ̀-èdè Nàìjíríà náà ti láǹfààní láti darapọ̀ mọ́ wọn bákan náà. Ẹ má gbàgbé wípé Messi ó fi ìtàn balẹ̀. Níbi ìdíje ife ẹ̀yẹ àgbáyé World Cup tó ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí. Ó ti wá fi ẹgbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú Klose ọmọ orílẹ̀-èdè Germany. Ta bá ń sọ̀rọ̀ nípa àwọn tó ti mi àwọn jò níbi ìdíje ife ẹ̀yẹ àgbáyé. Hat-trick mélòó ni Messi ti láǹfààní láti gbá wọlé? Láti ní àkọsílẹ̀ rẹ̀ níbi ìdíje ife ẹ̀yẹ àgbáyé. Cristiano Ronaldo, Paul Scholes, àti àwọn èèyàn kan wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ wọ́n fi ọ̀rọ̀ wọ́n fi nu Cristiano Ronaldo látàrí pé kò mí àwọn níbi ìfẹsẹ̀wọnsẹ̀ àkọ́kọ́. Ẹ má gbàgbé pé orílẹ̀-èdè DR Congo ni wọ́n láǹfààní láti kojú. Paul Scholes sọ nkankan. Ó ní tí ó bá jẹ́ wípé eléré ìdárayá kan ó wà ní ọjọ́ orí tí Cristiano Ronaldo wà yẹn. Aṣọ lè ló yẹ kó jẹ́.
Ben no ni eyan kan so di mo pe Cristiano Ronaldo ma ba won legacy to tin gbe bo lago ere daraya magba je ibadara ko se kini ko fi ati eye fi agbo bolu alafese gba sile Manuel Neuer asole fun iko agba bolu orilede Germany o ma ti kede re ni pe seri DJ fi eye eleye nibi loluwa yo ran mi lowo de o Through it all, just do it again. Now you want my teacher, Lord Yoro, Victor Osimhen. I want Wodney, Lord Victor Osimhen. Everything you want, I want to Barcelona. Gbogbo, I want Babalu, I want Menuba, I want Lamfani, Latin Magbe, I want Lowo. I want your country, Ben, yo. You need more written of his sobe. I don't know if you're going to die. Lati so di mimo fun yin ibi tin kan je duro e wa gbo Lamine Yamal o ma mu enikan ipe se leyin Messi eyan kan to wa to je goat greatest of all time manyan no e fun yin ko je tutun mo ipe Ruben Amorim lo ti je akodimo gba tutun fun iko agbabolu AC Milan ni orilede Italy Pochettino anything she akodimo gba fun iko agbabolu orilede US lo ma ti so di mo pe se ri akodimo gba kan wa ni bi DJ fe ye agbaye World Cup yi tutu daju le lo US England South Africa Spain Mexico Japan Korea Netherlands Otte lo nje lu npe yo ko seni ti o loruko ti e afin temi o nilo idanimo loja to ba doja bayi wa mo po doja ni emi ti toto Samuel Owoyemi fele fele laye loruko mi awon kan pe mi ni fele fele laye mo da won lohun awon kan wo mi susun won pe mi ni fele mo ni eyi tenu yi baba nbe pe mi ma da yin lohun tori pe omi eko na ni se apate ito bi eni pate ileke awoko ito bi eni woko trailer iyen ito to ba logbon lori ni o e ma gbagbe we inform we educate we entertain lale oni lori ito sport extra ama gbeyin debe eran ti orin ye ma fi gbeyin debi ti mo lo lale oni e ma gbagbe lati darapo mu wa loju opo yi ikanni abani dore wa Facebook Jigo 7 Sport Radio 103.7 FM Lori Twitter Jigo 7 Sport Radio 103.7 FM Lori Instagram TikTok YouTube Jigo 7 Sport Radio 103.7 FM Angela Pabe Won so di mo pe ife eye agbaye to nbo orilede Nigeria le gba ta lo so be bawo lo se je bawo lo se ronu nibe waka waka this time for Africa city bolico awon orilede ti won wa soju wa ti won lo soju wa lati ile adulawo won gbianju won se dada e mo wi orilede South Africa won na si ni hope anything she actually wanted jade ni arin ose yi to so pe e gbagbe ohun to ni se pelu oro oselu e fi ile fa awon to mu ni pare e de se ran lowo fa wa na lapa odo ti wa nbi orilede Ghana won se dada orilede Egypt awon na gbianju orilede Cote d'Ivoire awon na gbianju ose tutun la tun wo ye
ipele elekeje nibi DJ fair ye agbaye re ewo o pon le ma yonu nu e fun yin e je nlo soke lohun tin ba de ka wa ma tu gbogbo e ba soro nipa DJ fair ye agbaye ati awon iroyin ti ile Europe bombo

ìròyìn kan fi ojúlédè láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà. Lágbo amúlùúdùn. Ìròyìn náà jẹyọ lápá abẹ̀yẹn wọ́n sì ń bá wọn ara wọn fà á o. Mi mọ bí ọ̀rọ̀ lọ́rọ̀ ṣe wá mọmú láyà àwọn èèyàn kan. Ó bímọ kò bímọ, ó di ariwo. Ìgbà wo ló dé? Ìgbà wo ló bímọ?

ìgbà wo ló bímọ. Oríṣiríṣi ọ̀rọ̀ ló lọ́sẹ̀ ni wọ́n ti ń sọ. Wípé wọ́n lè dá sí ọ̀rọ̀ àwọn amúlùúdùn wọ́n dá sí. Bẹ́ẹ̀ náà ni àwọn kankan ṣẹlẹ̀ lágbo ti àwọn amúlùúdùn entertainment industry. Bí etí yín kò gbọdọ̀ dé sí. Nípa ti ọ̀rọ̀ tó ń lọ lórí ìṣòro ètò ààbò lórílẹ̀-èdè Nàìjíríà níbo lọ̀rọ̀ dé dúró. Ìgbésẹ̀ wo ni ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ń gbé lórí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí? Ìròyìn kan jẹyọ lónìí wípé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà àwọn ti yọ owó tí ó tó bí 500 billion naira wọ́n yọ nínú àpò ìṣúra ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà láti mú ojú tó ohun tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò ààbò lórílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ní kí wọ́n tó pín àwọn owó yẹn síbi tí wọ́n máa ń pín sí ni wọ́n ti gbìyànjú láti fa owó náà yọ láti rí wípé ọ̀rọ̀ ètò ààbò orílẹ̀-èdè yìí a gbọ́dọ̀ mú lókùnkúndùn owó náà là á fi ṣe. Ẹ̀yin ìjọba ìpínlẹ̀ ìjọba ìbílẹ̀ àbí ìjọba àpapọ̀ tí owó yín ò bá pé ohun tá a fi owó náà ṣe rèé o. Bẹ́ẹ̀ wọ́n ti fi ìdí rẹ̀ múlẹ̀ wípé wọ́n ti fẹ́ jẹ́ kí àwọn oníròyìn kí wọ́n máa kọ̀wọ̀ rìn pẹ̀lú àwọn ọmọ ológun níbi tí wọ́n bá ti ń ṣe ojúṣe wọn. Ọ̀rọ̀ yìí jẹyọ níbi ìpàdé kan tó dá lórí ọ̀rọ̀ ètò ààbò ní olúlu ilẹ̀ wa Abuja. Níbi tí a ti rí alákòóso fún ọ̀rọ̀ ètò ààbò Ọ̀gágun Christopher Musa. Wọ́n dàbí àbá. Wọ́n gbé yẹ̀wò wípé àwọn mọ pàtàkì ilé iṣẹ́ ìgbóhùn sí afẹ́fẹ́ nípa ti àwọn ìròyìn kan tó dá lórí ọ̀rọ̀ ètò ààbò. Ibi tí ọ̀rọ̀ ń lọ yìí ó ṣeéṣe kí àwọn journalists, àwọn akọ̀ròyìn, àwọn ilé iṣẹ́ ìgbóhùn sí afẹ́fẹ́ káwọn náà máa ní ipa pàtàkì tí wọn yóò máa kó pẹ̀lú àwọn ọmọ ológun lórílẹ̀-èdè Nàìjíríà. Kí wọ́n lè máa jábọ̀ fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé àwa ọmọ ológun gbogbo àwọn ẹ̀ṣọ́ aláàbò lórílẹ̀-èdè Nàìjíríà àwọn náà ń ṣiṣẹ́ látàrí bí àwọn ilé iṣẹ́ ìròyìn yìí ilé iṣẹ́ ìgbóhùn sí afẹ́fẹ́ yìí bí wọn yóò ṣe máa fìlédè. Màá mú wá lẹ́kùnrẹ́rẹ́ lálẹ́ òní. Bẹ́ẹ̀ náà ni ìròyìn kan fi ojú léde níbi tí àwọn èèyàn kan ti ń gbé ìròyìn ẹlẹ́jẹ̀ káàkiri. Wọ́n ní ìjọba ìpínlẹ̀ Ogun àti àwọn ìpínlẹ̀ kan lọ́lọ́kọ̀ òjọ̀kan lórílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ti gbógun dìde sí gbogbo àwọn èèyàn tí wọ́n ń lọ́wọ́ sí àti máa pín ìròyìn ẹlẹ́jẹ̀ tí wọn yóò máa fi ayédèrú ìròyìn léde káàkiri. Wípé ọ̀pọ̀ àwọn ènìyàn ni wọ́n ti ṣe lọ́nà pẹ̀lú ayédèrú ìròyìn ẹlẹ́jẹ̀ tí wọ́n ti fi léde tí wọ́n dẹ̀ ṣiṣẹ́ ìwádìí tí wọ́n rí pé irọ́ tó jìnà sí òtítọ́ ni. Ẹ má gbàgbé pé mo tẹ ìrántí yẹn dáadáa. Níbi tí alūkkóró fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ogun DSP Olúṣeyé Babáṣeyé ti ń ṣe ètò ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú ẹnìkan tó jẹ́ amúnidára Taylor tí ó fi ọ̀rọ̀ kan tó fi fọ́nrán kan léde nípa ọ̀rọ̀ àwọn agbésùmọ̀mí léde ní agbègbè Atanta ní ìjọba ìbílẹ̀ Adó-Odò-Ọ̀tà. Ó di wípé ó bú lọ́wọ́ ó fi di wípé wọ́n rí ọwọ́ tóun náà. Bẹ́ẹ̀ ní àwọn apá abìkan ní orílẹ̀-èdè Nàìjíríà àwọn èèyàn ti ṣerú eléyìí tí wọ́n ti ṣe kíni tí wọ́n ti fi ọwọ́ òfin gbé wọn. Lórí ọ̀rọ̀ yẹn ni wọ́n fi wá di wípé wọ́n ti dìde o. Wípé gbogbo àwọn ènìyàn tí wọ́n bá tún lọ́wọ́ sí irúfẹ́ nǹkan wọ̀nyí iléeṣẹ́ ọlọ́pàá ò ní fi ojú àánú wò wọ́n o. Ẹni tí igbá ìwà náà bá ti ṣí mọ́ lórí báyìí wọ́n á fi ọwọ́ òfin gbé ni o. Àbọ̀rọ̀ là ń sọ fún ọmọlúàbí tó bá dínú ẹ̀ àdódídé. Wọ́n ké gbàjarì tó sékulé kó gbọ́ kó sọ fún tóko kí àdúgbò kó lọ rò fóòbẹ̀. Òun ni wọ́n fi ọ̀rọ̀ náà ṣe. Bákan náà ní ìpínlẹ̀ kan lórílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní ṣe rí gbogbo à ń ṣe graduation à ń ṣe ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde ní àwọn ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní GSS3 nursery and primary. A fẹ́ gbọ́ wípé ẹ̀ ń ṣe graduation ẹ̀ ń ṣe ayẹyẹ ìkọ́jáde fún àwọn akẹ́kọ̀ọ́ kankan mọ́. Ìpínlẹ̀ kan lórílẹ̀-èdè Nàìjíríà ló ti gbé òfin yẹn jáde wípé a fẹ́ gbọ́rú nǹkan wọ̀nyí mọ́. Gbogbo ayẹyẹ graduation tẹ́ ẹ bá fẹ́ ṣe ẹjẹ́ kó di ìgbà tọmọ náà bá ṣe tán ní ìpele ti girama ilé ẹ̀kọ́ ti girama ìyẹn SX3. Bákan
bákan náà àwọn ìròyìn kan ń jẹyọ lọ́tún lọ́sẹ̀ ní orílẹ̀-èdè nàìjíríà tá a wà yìí màá yọ̀nà nú ẹ̀ màá gbìyìn débẹ̀ lágbo amúlùúdùn àwọn nǹkan wo ló ń ṣẹlẹ̀ lágbo amúlùúdùn ẹ má gbàgbé lánà òde yìí ẹkún pé ẹkún rán níṣẹ́ ó máa dunni púpọ̀ púpọ̀ ó wọ̀ mí lákin ẹ̀mí ara ẹ wá wo báwọn èèyàn ṣe ń sunkún lọ́tún lọ́sẹ̀ látàrí gbajúgbajà òṣèrékùnrin tí wọ́n tẹ́ sí afẹ́fẹ́ àyàn tí wọ́n tẹ́ sí afẹ́fẹ́ rere tí wọ́n gbé wọ kálẹ̀ sùn alex ekubo ẹ wo gbogbo àwọn gbajúgbajà òṣèré lọkùnrin lóbìnrin ni wọn péjú pèsè sí ìpínlẹ abia ní àná òde yìí oríṣiríṣi ọrọ ń jẹyọ lórí ìṣẹlẹ ètò ìsìnkú ti gbajúgbajà òṣèrékùnrin yìí alex ekubo mẹ́wàá ṣẹlẹ̀ o àwọn kan tẹ̀ ń gbé kiri lórí ẹ̀rọ ayélujára ni pé àwọn èèyàn kan tẹ̀ tún jẹun ènìyàn jáde kúrò láyé lẹ́ni ogójì ọdún àwọn èèyàn kan tún jókòó ọtún jẹun bẹ́ẹ̀ náà ni àwọn èèyàn kan ń sọ dímọ̀ pé tí wọ́n bá ń ṣe irú ayẹyẹ yìí aṣọ dúdú ni wọ́n máa ń wọ kílódé tí àwọn iléeṣẹ́ ń wọ aṣọ funfun lásìkò tí wọ́n ń sin gbajúgbajà òṣèrékùnrin yìí àwọn èèyàn kan ń fà yẹn lọ́wọ́lọ́wọ́ bẹ́ẹ̀ gómìnà ìpínlẹ̀ abia alex oti ó ṣe àpèjúwe alex okubo gẹ́gẹ́ bí ẹnìkan ó yà lára ọ̀tọ̀ kí ọlọ́jọ́ tó dé bàbá ìjẹ̀ṣà àti CEO Lumini wọ́n kéde rẹ̀ wípé àwọn bímọ tuntun wọ́n ṣe kéde rẹ̀ bẹ́ẹ̀ làwọn èèyàn kan bá gbà o wọ́n sọ di case study wọ́n sọ di project náà wọ́n á bẹ̀rẹ̀ sí ní sọ lọ́tún sọ lọ́sẹ̀ etí mi ti kún mo wá sàn kankan mo ṣì fọnà lé lórí ẹ̀yin tẹ̀ máa láǹfààní láti mọ bó ṣe ń lọ èròǹgbà tèmi lórí ìṣẹ̀lẹ̀ yìí gangan ẹ má gbàgbé pé láàrin ọ̀sẹ̀ yìí ni ìjọba sọ dímọ̀ pé àwọn ti ṣe àgbékalẹ̀ àwọn launch free tv ní orílẹ̀-èdè nàìjíríà níbi tí ẹ̀rọ ti ní máa sanwó mọ́ ẹ̀kọ́ máa wo gbogbo ẹ̀ lọ́fẹ̀ẹ́ ni ọ̀rọ̀ yẹn wá lọ́pọ̀ mọ́ ti ọ̀rọ̀ bàbá ìjẹ̀ṣà mo ṣe fọ́nrán lé lórí ó wà lójú òpó ayélujára mi youtube mi to be precise samuel owóyẹmí ffl ẹtẹ sójú òpó youtube mo ṣe àlàyé nkankan lórí ọ̀rọ̀ bàbá ìjẹ̀ṣà àti ceo lumini àti ọ̀rọ̀ ó dá lórí free tv tí ìjọba àpapọ̀ kéde rẹ̀ wípé àwọn gbé kalẹ̀ ẹ bá ti dójú òpó youtube ẹ̀kọ́ tẹ samuel owóyẹmí ffl ẹ máa rí gbogbo ẹ̀ bó ṣe lọ lápá abẹ yẹn wọ́n bu ẹnu àtẹ́ lu mercy aigbe wọ́n bu ẹnu àtẹ́ lu ẹni ọlá àjàwó pé ṣerú yín ló yẹ ká rí níbi irúfẹ́ ayẹyẹ bẹ́ẹ̀ mẹ́wàá ń ṣẹlẹ̀ ó ń bọ̀ lágbo ti àwọn eléré ìdárayá àwọn wo ló ti mi àwọn jù níbi ìdíje ìfi ẹ̀yẹ àgbáyé tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ikọ̀ agbábọ́ọ̀lù chelsea wọ́n náwó sí agbábọ́ọ̀lù kan wípé eléyìí àwọn fẹ́ gbé wọlé àwọn real madrid àwọn ń ṣe ìrónilágbára fún ikọ̀ agbábọ́ọ̀lù wọn ní ìpalẹ̀mọ́ sáà tuntun tó wà lọ́nà jose mourinho náà ń sọ lọ́tún sọ lọ́sẹ̀ báwo ló ṣe fẹ́ jẹ́ ní sáà tó ń bọ̀ agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè nàìjíríà kan nínú ikọ̀ agbábọ́ọ̀lù kan lórílẹ̀-èdè italy kí ni wọ́n fẹ́ sọ lé lórí ibo ni ọ̀rọ̀ dé dúró lórí agbábọ́ọ̀lù yìí mo ń bọ̀

ọdún tó ń bọ̀ 2027 tó jẹ́ ọdún kan a ò ní lè gbàgbé nínú ìwé ìtàn orílẹ̀-èdè Nàìjíríà nítorí ìgbà náà ni ètò ìdìbò yóò wáyé. Ṣé ìwọ náà ti gbáradì? Má sọ wípé kankan mi ò dẹ̀ gbìyànjú.

ní ọ̀rọ̀ àwọn ọmọ akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ wọn tí wọ́n jí gbé ní ìjọba ìbílẹ̀ Orire ní ìlú Ògbómọ̀ṣọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ibo ni nǹkan dé dúró gan-an.

0: Àti rí fọ́nrán mi. Lẹ́yìn náà, ìjọba ń fi kùnlùkùn. Ìjọba ń sáré sọ́tún, wọ́n sáré sósì. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ń gbìyànjú, wọ́n ń sapá. Lórí wípé káwọn ọmọ yìí, àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ wọn kí wọ́n gba òmìnira. Gómìnà onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé, mo gbóṣùbà káre fún yín pé ẹ ń gbìyànjú ní tòótọ́. Ìjọba àpapọ̀ lábẹ́ ìṣèjọba ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu, àwọn náà ń gbìyànjú. Kódà June 12, ọjọ́ tá a ṣe ìsàmì sí àyájọ́ ìṣèjọba àwarawa lórílẹ̀-èdè Nàìjíríà, ọ̀rọ̀ jẹyọ lórí àwọn akẹ́kọ̀ọ́ wọ̀nyí àti olùkọ́ wọn. Ààrẹ sọ débi pé ọjọ́ yìí ò bá dùn kò bá lárinrin. Ṣùgbọ́n ọjọ́ yẹn rí bákan, ó ṣapá kan jà mọ́ látàrí àwọn ọmọ yìí tí wọ́n ṣe wà níbi tí wọ́n fún wọn sí. Alágbẹ̀dẹ mi tó ń lórí lójú kan lóhun tó fẹ́ fàyọ̀. Ibi tí nǹkan dé dúró gangan lórí ọ̀rọ̀ àwọn akẹ́kọ̀ọ́ yìí àti àwọn olùkọ́ yìí ni mò ń gbìyànjú láti jábọ̀ rẹ̀ fún yín. Mo mọ̀ wípé ẹ fẹ́ gbọ́ nípa ohun tó ń ṣẹlẹ̀ lágbo àwọn eléré ìdárayá. Mo mọ̀ wípé ẹ fẹ́ gbọ́ ohun tó ń ṣẹlẹ̀ lágbo àwọn amúlòdùn entertainment. Ṣùgbọ́n ọ̀rọ̀ yìí, ẹ jẹ́ ká yọ̀nà lọ ẹ̀. Etí tó bá gbọ́ àlọ́, ó di dandan kó gbọ́ àbọ̀ lórí ọ̀rọ̀ àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ wọn tí wọ́n jí gbé ní ìjọba ìbílẹ̀ Oríire. Gbogbo ìgbà ni mo máa ń ṣe ládùúrà wípé Ọlọ́run, ààbò rẹ jẹ́ kó dájú lórí wọn. A mọ ohun tí wọ́n ń là kọjá. Ẹni tó dàgbà jù 16 years, ẹni tó kéré jù 2 years. Rescue team, they go win.
1: Hallelujah, bring them back to us.
0: Ajẹ́ ń tẹ̀sọ̀ wájú. Láàrin ọ̀sẹ̀ yìí, gbajúgbajà agbórí ẹ̀rọ ayélujára sọ̀rọ̀. Ó ṣe ìwọ́de alágbára kan lọ sí ìpínlẹ̀ Ọ̀yọ́. Wípésẹ̀, a fẹ́ mọ bí nǹkan ṣe ń lọ lórí àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn ajínigbé yìí àti àwọn olùkọ́ wọn. Ìwọ́de yẹn wáyé ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Very Dark Man VDM ni òun àti àwọn ẹ̀mẹ̀wá rẹ̀ wọ́n ṣe ìwọ́de. Gómìnà onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé jáde sí wọn. Gómìnà yìí ṣàlàyé fún wọn wípé ẹ wo, àwa náà ò sùn, a dúró lórí ọ̀rọ̀ àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ wọ̀nyí. Gómìnà sọ débi wípé àwọn náà ní àwọn ọmọ ti àwọn náà. Gómìnà ṣe àlàyé pé tó bá jẹ́ nǹkan kan wà táwọn lè sacrifice, kí ló dé táwọn ò ṣe ní sacrifice àwọn nǹkan wọ̀nyí. Wọ́n bá àwọn team Very Dark Man, wọ́n bá wọn sọ̀rọ̀. Wọ́n ní àwọn nǹkan kan wà táwọn ò lè sọ sórí afẹ́fẹ́. Ṣùgbọ́n àwọn mọ̀ dájúdájú pé ìgbésẹ̀ ó ń lọ láti rí àwọn ẹni wọ̀nyí gbà padà láyọ̀ àti àlàáfíà. Ẹ má gbàgbé pé ṣáájú ni wọ́n ti kọ́kọ́ sọ di mímọ̀ wípé a mọ ibi tí wọ́n kó wọn sí Old Oyo National Park. Ibẹ̀ ni wọ́n ṣe kó àwọn ẹni wọ̀nyí sí. Kó tó di wípé gómìnà tún padà wá jáde láti wá sọ ọ́ di mímọ̀ wípé ìgbìyànjú ń lọ lọ́tún lọ́sẹ̀ láti rí pé a rí àwọn ẹni wọ̀nyí gbà padà láyọ̀ àti àlàáfíà. Latest updates. Èmi ò tí gbọ́ nǹkan kan o. Lẹ́yìn ọ̀rọ̀ tí gómìnà onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé, gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́, èyí tí wọ́n bá àwọn ti Very Dark Man

kábíyèsí nílẹ̀ Yorùbá. Olúwo tìlú Ìwò ọba Abdulrasheed Akànbí. Wọ́n sọ pé tí ò bá sí ti Dangote ní àbámara jálá epo kan ní 10,000 naira per litre. Wọ́n ní eléyìí àwọn sọ láti lè sọ di mọ̀ pé ipa tí ibùdó ìfọpo Dangote tó ń kó lórílẹ̀-èdè Nàìjíríà kì í ṣe kékeré o. Sọ di mímọ̀ wípé ọ̀la ni ètò ìdìbò ní ìpínlẹ̀ Èkìtì. Ètò ìdìbò sí ipò gómìnà yóò máa wáyé. Gómìnà Oyèbànjì ti wá jáde. Wọ́n ti bá àwọn ará ìlú sọ̀rọ̀ wípé ẹ wò ó, ẹ jẹ́ kí gbogbo ẹ lọ ní ìrọwọ́-rẹsẹ̀ ní ọ̀la. Ẹ jẹ́ ká fi ààyè gba àlàáfíà ní ìbẹ̀rẹ̀ ṣáájú lásìkò àti lẹ́yìn ètò ìdìbò yìí. Èyí ni ọ̀rọ̀ tí gómìnà ìpínlẹ̀ Èkìtì gómìnà Oyèbànjì sọ ṣáájú ètò ìdìbò tó fẹ́ wáyé ní ọ̀la.

ìròyìn yẹn ṣì wà ńlẹ̀ lálẹ́ òní gẹ́gẹ́ bí mo ti ṣe ń tẹ̀sọ wájú. Mo kàn fẹ́ yànnà náà àwọn kankan lórí ìròyìn kan tó dá lórí wípé kí àwọn èèyàn dẹ́kun àti máa gbé ìròyìn yẹn lẹ́jẹ̀ káàkiri. Mo rí fọ́nrán kan. Ẹni yẹn múra bíi agbésùmọ̀mí. Àwọn méjì kan ń bọ̀ wọ́n rìn nínú igbó. Bí ẹni tó múra bíi agbésùmọ̀mí yìí ó ṣe yọ sí àwọn méjèèjì lójijì nìyẹn. Láàrin àwọn méjì tí wọ́n ń bọ̀ yẹn èèyàn kan nínú wọn ti sá padà. Ẹnì kejì wá gánpá. Ó gánpá sórí ìdúró. Ẹni tó ṣe bíi ẹni pé òun ni agbésùmọ̀mí ó wá pe ẹni tó ti sá mábọ̀ mábọ̀ mábọ̀ mábọ̀ eré ni eré ni eré ni eré ni. Ẹni tó gánpá sójú kan sì wà ńbẹ̀. Bóyá ṣọ́ọ̀kì yẹn ti mú ó ti dúró sójú kan. Wọ́n ṣàrí pé kò mira. Ìgbà tí wọn yóò fi ọwọ́ kàn wọ́n bó ṣe lọlẹ̀ nìyẹn. Skiti ni, kọ́mẹ́dì ni, nígbà míì nínú nonsense sense àmàjáde ńbẹ̀. Bó ṣe gánpa báyìí ìgbà tí wọn yóò fi fọwọ́ kàn wọ́n rí pé kò mira bó ṣe lọlẹ̀ nìyẹn. Ohun tí mo fẹ́ fàyọ̀ ni wípé ẹ jẹ́ ká dẹ́kun àwọn ìwà kan. Bẹ́ẹ̀ náà ni ẹnìkan ní ilé ẹ̀kọ́ kan ní ìpínlẹ̀ Èkó náà ṣe bẹ́ẹ̀. Tí gbogbo ẹ di ohun tí àwọn èèyàn ń sá dìgbàdìgbà káàkiri. A ní yà fún kẹ̀kẹ́ ká lọ kọlu mọ́tò. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká máa ṣe ìwádìí lórí àwọn nǹkan tá a bá rí. Ká tó máa pin káàkiri. Iléeṣẹ́ ọlọ́pàá ti dìde ogun o. Tí gbogbo ẹni tó bá ń lọ́wọ́ sírúfẹ́ nǹkan wọ̀nyí ní orílẹ̀-èdè Nàìjíríà pé ẹni tí gbá ìwà náà bá tún símọ́ lórí taari wípé ìròyìn òfegè kan ìròyìn ẹlẹ́jẹ̀ kan láti fi géènì followers bí ti télò yẹn ṣe rí tó sọ pé òun fẹ́ fi géènì followers ni. Wọ́n ti ní ẹni tó bá ṣerú ẹ̀ mò ń sọ tèmi o. Wọ́n ní ẹni tó bá ṣerú rẹ̀ tí wọ́n bá gbà mú ọ̀dà. Ẹni tí ń ṣe abẹnugan ilé-ìgbìmọ̀ aṣòfin lórílẹ̀-èdè Nàìjíríà Gọ̀sùn Àpàbíọ̀ ó ti sọ di mọ̀ pé we did not promise you miracles. Ó sọ ilé nípa ti àwọn nǹkan tí ó ń lọ ní orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní kì í ṣe gbogbo ẹ̀ ló máa wá bí idán kí àwọn èèyàn tètè mọ̀ yẹn.

ni ilé ẹjọ́ magistrate tó fìdí kalẹ̀ sí ìṣàbọ̀ ní ìlú Abẹ́òkúta. Mo fẹ́ jẹ́ ká rí ẹ̀kọ́ kan dìmú nínú ìròyìn eléyìí tí mo fẹ́ mú wá sí etí ìgbọ̀nyìn. Ilé ẹjọ́ magistrate tó fìdí kalẹ̀ sí ìṣàbọ̀ ní ìlú Abẹ́òkúta. Wọ́n ní wọ́n rí ọwọ́ tó àwọn ènìyàn mẹ́jọ. Wọ́n sì fi ìjìyà ẹ̀ṣẹ̀ tó tọ́. Wọ́n fi kàn wọ́n ni pé kí wọ́n ṣe kí ni kí wọ́n bẹ̀rẹ̀ sí ni lọ máa gbá àwọn ibì kan. Kí ni ẹ̀ṣẹ̀ táwọn aráàbí yìí ṣẹ̀? Wọ́n ní látàrí pé wọ́n da alẹ̀. Wọ́n da ìdọ̀tí síbi tó yẹ kí wọ́n dà á sí. Wọ́n ní agbègbè ìsàlẹ̀ gbẹ̀yìn. Car wash. Àwọn agbègbè kọ̀ọ̀kan ní ìpínlẹ̀ Ogun. Wọ́n ní wọ́n rí ọwọ́ tó wọn láàrin aago mẹ́fà kọjá ìṣẹ́jú mẹ́wàá sí aago mẹ́jọ kọjá ìṣẹ́jú márùn-ún tí ń bá ṣe. Ẹni wọ́n rí ọwọ́ tó wọn tó fìdí wípé wọ́n mójú wọn bá ilé ẹjọ́ magistrate.

0: àgbékalẹ̀ ìdájọ́ yẹn ni wípé kí àwọn ẹni wọ̀nyí kí wọ́n lọ gbá àwọn agbègbè kan ni pé ohun tó tọ́ sí wọn gẹ́gẹ́ bí ìjìyà ẹ̀ṣẹ̀ òun nìyẹn. Mi ìfẹ́ go deep. Wọ́n tún wá sọ nǹkan kan wípé kí wọ́n fi àwòrán wọn kí wọ́n fi sí ojú pátákó kan. Torí pé tí wọ́n bá ṣerúfẹ́ ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀, wọn ò ní fi ojú àánú wò wọ́n. Ó ṣeéṣe kí wọ́n máa lọ sí ọgbà àtúnwàṣe. Ilé ẹ̀ṣẹ̀ táwọn aráàbí ṣe. Wọ́n dalẹ̀ síbi tó yẹ kí wọ́n dalẹ̀ sí. Wọ́n da ìdọ̀tí síbi tó yẹ kí wọ́n da ìdọ̀tí sí. Ọ̀pọ̀ ìgbà omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù. Ọ̀pọ̀ nínú àwọn nǹkan wọ̀nyí ló máa ń ti ọwọ́ àwa ará ìlú wáyé. Ojo kò tí ní bẹ̀rẹ̀ àti ní jẹ́ kó bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ sí ní da àwọn ìdọ̀tí. Ìwúwo sí àwọn kòtò ìdámínà. Àti bẹ̀rẹ̀ sí ní ìyẹn ò bá ní wálé lọ́mọ́. Àwa ti wí pé ibi tó yẹ kí omi gbà, ibi tó yẹ kí àgbàrá gbà kò ní lè gbabẹ̀. Àwa ti wí pé ó ń fẹjú kẹ̀kẹ́. Mo ń fi eléyìí sí àwọn ará ìlú nígbẹ̀rẹ̀ ìpàkọ́. Ìpẹ́ dákun ẹ dábọ̀. Ẹ jọ̀ọ́ fún àǹfààní ara wa náà ni. Yàtọ̀ sí wípé omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù, ètò ìlera wa náà jẹ́ kó ṣe pàtàkì sí wa. A ṣáà ní àwọn àjọ tó ń rí sí ọ̀rọ̀ ìdọ̀tí. À ń dalẹ̀nà Ogun State Waste Management Authority, mo mọ̀ pé àwọn ní Ogwama. Wọ́n dedicate wọn fún irúfẹ́ nǹkan wọ̀nyí ni. Tí wọ́n bá ti wá ẹjọ́, ẹ jẹ́ ká ṣe the right thing. Tí wọ́n bá dẹ̀ tí ìwà lásìkò tí a fẹ́ rí wọn, ẹ dára bá wọn gbé síbi tí wọ́n á ti láǹfààní láti rè. Tí wọ́n bá wá wọn dẹ̀ ṣe bẹ́ẹ̀, à ń bẹ̀yìn ni. Ẹ̀rí àwọn èèyàn tí wọ́n ní kán máa ń pè kí ni ẹni community service ni wọ́n máa ń pe irúfẹ́ nǹkan bẹ́yẹn. Ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kí irú ẹ̀ kó tún wáyé mọ́. Ọ̀rọ̀ yìí náà ó ṣeyọ ní ìpínlẹ̀ Èkó, ibi tí gómìnà Babájídé Sanwó-Olu wọn pa aláṣẹ fún gbogbo àwọn àjọ tó ń rí sí ọ̀rọ̀ àńkólẹ̀ àńkó ìdọ̀tí wípé gbogbo àwọn ibi tí àwọn ilẹ̀ kan wà níwọ̀n rẹ ni kóhun ẹjọ́ ẹ bá wa lọ síbẹ̀. Ẹ lọ ṣe ohun tó tọ́. Ètò ìlera àwọn ará ìlú wa ó ṣe pàtàkì. Àwa ará ìlú náà, ẹ jẹ́ ká mú ọ̀rọ̀ ara wa náà, ẹ jẹ́ ká mú lókùnkú dùn. Mo sọ tèmi o, mo dákẹ́ ńbẹ. Eagle 7 Sport Radio 103.7 FM. Tafidi kalẹ̀ sílùú Abẹ́òkúta tí ń ṣe olúlu ìpínlẹ̀ Ogun ní orílẹ̀-èdè Nàìjíríà. Ẹjẹ́ ń sáré dókè lọ́hùn-ún, Ìbàdí, Agbo Amúlùúdùn àti Eré Ìdárayá. Àwọ̀ ọbẹ̀ lọ.
1: Ọ̀rẹ́kùnrin máa ń ṣe ni wọ́n náà. Fókàn sí ẹ máa kẹ́ nìkankan sọ fún mi pé nǹkan tẹ́ fẹ́ bẹ̀rẹ̀ àbí tó fẹ́ dáwọ́lé wọn ò lè ṣe é. Ọ má lè jẹ́ kí ẹnìkankan sọ fún wọn pé ọ̀nà tó fẹ́ gbà rí ìkọ̀sọ́ náà bẹ́ẹ̀. Orúkọ mi ni Olúwatolúọba Amúṣan. Èmi ni mo ní 100-meter record ní eré 100-meter hurdles.
2: Orí ìfẹ́ mi fún bọ́ọ̀lù, mo ti ṣe iṣẹ́ bricklayer rí. Mo dẹ̀ ti ṣiṣẹ́ níléeṣẹ́ búrẹ́dì. Ìgbà míì gan wà tó ṣe pé mo ti pọn mítà fún yàn nílé rẹ̀ rí láti rí owó láti fi ra bàtà àbí láti fi lọ sí ṣéènì. Orúkọ mi ni Taiwo Awoniyi Michael, agbábọ́ọ̀lù fún ikọ̀ ti Nottingham Forest ní ìlú Gẹ̀ẹ́sì tí à ń pè ní England. Èmi máa ń sọ fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni pé tí wọ́n bá ní ẹ wá sílùú Èbó, kì í ṣe bẹ́ẹ̀ náà ló ṣe rọrùn tó. Ẹ kọ́kọ́ rò pé àwọn èèyàn tó ti fi ọmọ wọn síbẹ̀ láti bóyá bí ọmọ ọdún 5-4 tán ti bẹ̀rẹ̀. Àmọ́ ìmọ̀ràn tẹ́mi máa ń gbà ni pé wọ́n kọ́kọ́ ní sùúrù, kẹ́ ẹ sì rí i dájúdájú pé ibi tẹ́ ẹ̀ ń lọ yìí, ibi tí èsì ọ̀nà ìwọ ni. Tán bá ti ní owó kan lẹ́ẹ̀kọ̀ọ̀kan san báyìí, lẹ́ẹ̀kọ̀ọ̀kan sí báyìí, ẹ fún wa sí. Ìmọ̀ràn tẹ́mi ní fún àwọn èèyàn nílé. Orúkọ mi ni Taiwo Awoniyi Michael, agbábọ́ọ̀lù fún ikọ̀ ti Nottingham Forest ní ìlú Gẹ̀ẹ́sì tí à ń pè ní England.
3: Orúkọ mi ni Israel Mobolaji Temitayo Odunayo Olúwafẹ́mi Owólabí Adésanya, ọmọ ọba ni mí.
4: Azizatu Shoala, àgbà bọ́ọ̀là, Justin Bieber, àgbà singer. Orúkọ mi ni Azizatu Shoala, agbábọ́ọ̀lù fún team Nigeria. Ẹ má jẹ́ kí ẹnikẹ́ni sọ fún yín pé ẹ lè make ẹnilé ayé nínú iṣẹ́kíṣẹ́ tó bá ṣe kó dídánkẹ́ gbá bọ́ọ̀lù. Anything tó bá fẹ́ ṣe láyé ẹ̀ make sure pé ohun ẹ̀ láti ṣe ó dẹ̀ ṣe. Àwọn ẹbí ẹ náà bá wọn sọ̀rọ̀ kọ́ support ẹ̀ kọ́ dẹ̀ gbàdúrà fún ẹ̀ very important. Orúkọ mi ni Asisat Oshoala, agbábọ́ọ̀lù fún team Nigeria.
5: Segwe is really an artist these days. He's untouchable in that right flank. Segwe is going and it's in the net. It is in the net. Goal number three. Incredible.
6: Eagle 7 Sports Radio. The best sports.
7: It's lights out and away we go. Sebastian Vettel gets a flyer ahead of Lewis Hamilton.
8: He's out too. He's done it. The left hand. Come on, get up.
6: The best station. The best for you.
7: Within
6: Eagle 7 Sports Radio.

Eagle 7 Sport Radio 103.7 FM. Sapidikale silo abel kuta tin se olulu ipinle ogun ni orilede Nigeria. Be wa wa de lo wa simi awa nbe awa ko Olorun bo oke lo nfun wa se ndi gbogbo igba. Hip hop is dead. Ta lo so be? Odumodu block. Owo lo so ile yi di mimo. Ni pe ko so ton je. Hip hop mo. So many people judge me. Ṣùgbọ́n àwọn èèyàn ti jáde fún. Lẹ́yìn tí gbajúgbajà olórin yìí sọ nǹkan wọ̀nyí. Àwọn èèyàn wá ń sọ pé tú dànù. Kí ló jẹ́ wípé hip hop ti kú? Kò kú o. Ìwọ ni kò mọ bí wàá ṣe wá tiẹ̀ rí. Ẹ má yẹ kí n pẹ́ lórí ọ̀rọ̀ yẹn.

gbajúgbajà olórin ní èdè Hausa. Dauda Adamo Kaudo. Ọbú ẹnu àtẹ lu Davido. Mi pe ma lo ìṣòro ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà fún àǹfààní tó fẹ́ gbà lágbo ti ètò òṣèlú. Orí ẹ̀rọ ayélujára social media ni Davido àti Rarara. Rarara. Ó dẹ̀ jẹ́ Rarara náà ni. Ni wọ́n ti ń fi ọ̀rọ̀ yìí ránṣẹ́ sí ara wọn. Pàápàá jùlọ lójú òpó Abẹ́yẹfò Twitter X. Ọ̀rọ̀ yẹn hit gan níbẹ̀. Ọ̀rọ̀ abayín parí ẹ̀. Àwọn èèyàn kan ṣe ìrántí ọmọbìnrin ti gbajúgbajà òṣèrékùnrin Zahid Balogun, Zinat Balogun, Mori Jamal Balogun, mo dẹ̀ rí Samuel Ajirebe, mo rí Otigbabe. Tó máa ń jó yìí ọ̀kan lára ọmọ Saheed Balogun náà ni. Wọ́n ṣe fọ́nrán kan láti fi ṣe ìrántí Zenat Balogun. Wọ́n sọ oríṣiríṣi ọ̀rọ̀. Jama sọ̀rọ̀. Samuel Ajirebe náà sọ̀rọ̀. Ibi tí mo wá ń lọ rèé. Wọ́n ní ẹbí Saheed Balogun. Wọ́n ti sọ di mímọ̀ pé ohun tó ṣokùnfà ikú ọmọbìnrin yìí Zenat Balogun. Ẹ má gbàgbé kó tó jáde láyé, òun náà ó jẹ́ gbajúgbajà òṣèrébìnrin. Ọmọbìnrin àkọ́kọ́ ti Saheed Balogun ló jáde láyé nínú oṣù kẹwàá ọdún 2024. Bó tilẹ̀ jẹ́ pé òjijì ló yí ìròyìn dé bá wa ń gbà náà. Àwọn mọ̀lẹ́bí Saheed Balogun ni wọ́n ti wá sọ ọ́ di mọ̀ pé Khalid Balogun step brother ló sọ ọ́ di mọ̀ pé Zenat died from sickle cell disease. Wọ́n ní sickle cell disease. Wọ́n ní ọmọ Zenat Balogun jáde kúrò láyé. Dídùn ni ìrántí olódodo. Rest on Zenat Balogun nítorí pé a fẹ́ ọ ṣùgbọ́n Ọlọ́run fẹ́ ọ jù wá lọ. Gẹ́gẹ́ bí fọ́nrán yẹn ṣe jáde ní àárín ọ̀sẹ̀ yìí, oníkálukú ń san àwọn àṣeyọrí èyí tí wọ́n ti ṣe nígbà tó sì mọ́. Samuel Ajirebe sọ ọ́ di mímọ̀ pé òun ti di filmmaker. Òun ti di director. Jama náà sọ di mọ̀ pé òun ti kẹ́kọ̀ọ́ gboyè nílé ẹ̀kọ́ gíga. Oníjó yìí, kí ni mo ṣe mí tí mo fi ń gbàgbé orúkọ? Òun náà sọ di mọ̀ pé òun náà ti ṣe àwọn àṣeyọrí kan. Ó ní ohun tí ò bá wá dùn jù ni pé kí Zenat Balogun wà pẹ̀lú àwọn káwọn jọ ṣe àṣeyọrí papọ̀. Ó yí Ọlọ́run, igi kan ò ní jábọ́, igi kan ò ní ṣubú nínú igbó, ewé kan ò ní jábọ́ lára igi kan lọ́nà bọ̀ kí máa mọ̀ ọ̀sẹ̀. Ẹ jẹun kúrò ń bẹ̀. Láàrin ọ̀sẹ̀ yìí, ó jọ mọ́ amúlùúdùn, ó dẹ̀ jọ mọ́ ti eré ìdárayá Rashidat Ajibade. Balogun ló de pápá fún ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles torílẹ̀-èdè Nàìjíríà. Ọlọ sí ìpínlẹ̀ Plateau. Lórúkọ foundation rẹ̀ Rashidat Ajibade Foundation láti ṣe ìgbélárugẹ fún iṣẹ́ akọ́rìmọ́gbà àti eré ìdárayá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lẹ́sẹ̀ kúkú. Ẹ má gbàgbé ipò ti kọ́kọ́ ṣe ayẹyẹ ìyìn kan ní ìlú Èkó ní ìlú Ìkẹjà. Níbi tá a ti rí Bídèmí Ọláọba Bukola Bẹ̀kẹ́sẹ̀ àti àwọn gbajúgbajà olórin tí wọ́n wá múnú àwọn yòndù pẹ̀lú orin yìí. Lẹ́yìn ìṣẹ̀lẹ̀ yẹn, lẹ́yìn ayẹyẹ yẹn ni Rashidat Ajibade lọ sí ìpínlẹ̀ Plateau
lati so di mo pe ohun o fe give back to the society ni ona ti ohun le gba se o ko to wa nse ni yo e de ka kun lo wa ajente so waju

fọ́nrán fídíò yìí nínú fọ́nrán orin yìí ẹ má sọ̀rọ̀ nípa musical video ẹ̀yin tẹ bá láǹfààní láti wo fídíò orin yìí ẹni tó ṣe jàn níbẹ̀ Alex Ikubọni. Yemi Alade o ranti Alex Ekubo. Pẹlu orin yi ati orin kan ti won jo se papo ni igba na. Ni ana ni won sin Alex Ekubo. Mo fe ka ninu awon obirin won peju pese. Ibi ayeye ikeyin. Last respect ti won se fun Alex Ekubo. Gómìnà ìpínlẹ̀ Abia Alex Otiye ó ṣàpèjúwe Alex Ekubo gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ ìwúrí fún àwọn ọ̀dọ́ ní ìpínlẹ̀ náà. Ẹni tí ó jẹ́ great ambassador fún ìpínlẹ̀ Abia kó tó di wípé ìkúmọ̀ lọ. Alex Ekubo. Oríṣiríṣi. Lo ti kopa níbẹ̀ ẹ bá dé ojú òpó ayélujára nǹkan tó mama gbé wa fún yín lásìkò yìí nìyẹn fún ẹ̀yin tẹ bá gbádùn ti agbo àwọn amúlùdùn. Ẹ jẹ́ kí wá sọ nǹkan kan fún yín. Fọ́nrán kan ló gbòde kan ibi tí àwọn èèyàn ti capture ibi tí àwọn èèyàn ti ń jẹun bóyá reception lẹ́yìn tí wọ́n sin Alex Ekubo tán. Àwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí ní question àwọn èèyàn tó ń jẹun níbi ayẹyẹ ètò ìsìnkú yìí nígbà èèyàn jáde kúrò lẹ́ni 40 ọdún ẹ̀yìn dẹ̀ kí oúnjẹ mọ́lẹ̀ ẹ̀dẹ̀ ń jẹ́. Ẹ mọ̀ pé bá ṣe ń ṣe ní ibì kan ìwọ ibòmíì ni. Lórí ọ̀rọ̀ ikú Alex Ekubo yìí àwọn èèyàn kan tún question àwọn èèyàn kan tí wọ́n wọ aṣọ funfun lọ síbi ètò ìsìnkú rẹ̀ wípé dúdú la mọ̀ tí wọ́n máa ń wọ kí ló dé tẹ̀yìn ṣe ń wọ funfun. Àwọn ọ̀rọ̀ míì wà tó jẹ́ wípé mi ò mọ bí mo ṣe fẹ́ dáhùn ẹ̀. Àwọn ọ̀rọ̀ míì wà nígbà míì tí bá fẹ́ kọ̀ dánú ara mi dùn máa kọ̀ lọ sí comment section. Ẹ wá máa rí oríṣiríṣi èsì. Ẹ wá máa rí oríṣiríṣi. Ó máa ṣe o. Ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ jù lórí àwọn kọ́mẹ́ntì tí mo rí. Àwọn èèyàn kan sọ nímọ̀ pé ẹlòmíì. Ẹ má jẹ́ kí ẹlòmíì sọ pé oúnjẹ ló dẹ̀ máa kú. Ẹlòmíì dẹ̀ sọ wípé ṣe irú oúnjẹ táwọn ẹlòmíì ń jẹ́ bẹ̀ wọ́n kà á sí nǹkan kan wọn kò ní ìtumọ̀ lójú tàwọn. Aṣọ funfun tí wọ́n wọ̀ lọ síbi ètò ìsìnkú Alex Ekubo ẹlòmíì sọ pé bóyá bó ṣe fẹ́ ṣe tiwọn nìyẹn. Ta ni ohun tó ń wá fẹ́ máa criticize àwọn èèyàn tí wọ́n wọ aṣọ funfun lọ síbi ètò ìsìnkú. Ẹ wo ẹ jẹ́ kí Alex Ekubo kó sinmi láyọ̀. Bó tilẹ̀ jẹ́ pé ikú rẹ̀ ó dùn wá púpọ̀ pọ̀. Kábíyèsí. Ẹ jẹ́ n kúrò ń bẹ̀.

Eagle 7 Sport Radio 103.7 FM. Sport Extra lẹ́tọ̀ ètò ní Sport Extra. Ìròyìn eléyìí ni mo fẹ́ fi káàdì rẹ̀ nílẹ̀ lágbo ti àwọn amúlùdùn.